0908 6198 0907 648 6198 ẹ tẹ àtẹ̀ṣẹ́ orí onígbàgbọ́ tó wù ẹ tẹ̀ sí nọ́mbà yẹn tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ á gbé jáde.

àwọn ọmọ wa èdè wípé òun ló ń bá ẹ lọ ó ń bá ẹ lọ ibìkan ẹ jẹ́ delete ẹ̀ka yọ ọ́ kúrò torí wípé ọmọ tó bá dá mọ́msí ẹ̀ lónìí èyí tó kù díẹ̀ ọmọ tó bá dá pọ́psí ẹ̀ lónìí ẹ̀yin pọ́psí ọlọ́mọ dáadáa ẹ mọ̀ káwọn ọmọ akọ̀ dáadáa lọ gbé bàbá àwọn bàbá dáadáa ẹ̀yin lẹ́lọ́mọ dáadáa ẹ̀yin náà ní dáadáa bá mi tèmi lọ́dọ̀ tí wọ́n jàre ẹ̀yin mọ́mì ọmọ tó bá dá ní ti bàbá ara ẹ̀ ni bàbá ó máa wá gbà kí ẹ̀yin ó ṣe àmọ̀kẹ́ ó ṣe àkànkẹ́ ó ṣe àtọ́kẹ́ ó ṣe àdékẹ́ ó ṣe àyìnkẹ́ ó ṣe àpèkẹ́ ó ṣe àṣàbí ó ṣe àlàkẹ́ ó ṣe àlàrí ó ṣe àjíní ni wọ́n máa wá gbára ha àyìnkẹ́ wọ́n máa kí wọ́n máa gbára bẹ̀ ó ṣe àmọ̀ pé ó káre láyé ó káre ìjìdè ni wọ́n máa wá gbára ọmọ yẹn kí yín tọmọ yẹn bá ya dáadáa ṣé ẹ rí ẹyìn má jí nǹkan ọmọ yẹn má lọ ṣe dáadáa ṣé mo sọ pé wọn á gbára ọmọdé yẹn kí yín àbí even àwọn ẹbí ọkọ yín gan tó bá ti rí ọmọ yẹn wọn á tún máa kí yín torí pé ó ti ń ṣe dáadáa dáadáa tá a ní ó ń ṣe kì í ṣe nítorí ìtòwó ó lè níwà ọmọlúàbí dáadáa tá a sọ pé ọmọ ń ṣe tí wọn fi ń gbára ọmọ kí ìyá ẹ ni wípé kì í ṣọmọ onírìn àbùkù kì í ṣọlẹ onírìn àrè bí ò bá ìtí ìtó kò tí ìtó kámbèlè tàṣé ìka ò dọgba ọlọ́run tún lè wá dá a lọ́lá kó tún lówó kó tún wá mọ̀ ọ́ lò irú ọmọ bẹ́ẹ̀ wọn a máa fi yin òbí ibẹ̀ ni bàbá ti máa dúró dáadáa yes my son is doing this today mi ò ní wà available lundi 4 mo fẹ́ lọ bá ọmọ mi on the 25 mo fẹ́ lọ sílé àná ọmọ mi yes on the 15 àwọn àná mi ń bọ̀ wá wọ́n fẹ́ wá tọrọ ọmọ mi yes because ọkọ yín lè proud of ọmọ yín ṣe rí èdè wípé ó ń bá ẹ lọ ọ́bì kan yẹn àbùkù ni o ojú wá tọ̀rẹ́ mi ojú òtì mi wọ́n ní ẹni yẹn ẹja kò yẹn sẹ́gbẹ́ kan ara ẹ̀kọ́ àmọ́ akàn yà ń bẹ̀ ni lálẹ́ ètò ní alẹ́ àríyá léṣe radio 103.5 fm kí ló wí olóòtú dádì àmọ́ mi wọ́n mọ̀ pé a máa ń sọ lórí ètò yìí ní gbogbo ìgbà ṣe rí ìdílé tí wọ́n bá ń jẹun papọ̀ wọ́n máa ń wà papọ̀ ni ìdílé tí wọ́n bá ń sùn papọ̀ wọ́n máa ń wà papọ̀ ni kódà nínú ohun wọn wọ́n á máa tún fẹ́ jẹ́ ìṣọ̀kan ìdílé tó bá fohùn ṣọ̀kan ní máa dàgbà lọ́mọ ń jogún re lára wọn mommy don't abandon your husband in his room yes check him daddy ẹ má sọ pé ìyàwó yín ti di age kan she doesn't need you again ta ló sọ bẹ́ẹ̀ fún yín irọ́ là ń pa ẹ má dáhùn bóyá téèyàn wà bẹ́ẹ̀ lọ ṣe ń díbọn pé irọ́ ẹ má dáhùn when it is silent time like this silent night ẹ wo ara yín ẹ ṣe àwọn needful ẹ mọ̀ pé iṣẹ́ àárọ̀ wà iṣẹ́ ọ̀sán wà iṣẹ́ alẹ́ náà wà ẹ try ẹ visit ara yín mommy leave your bedroom go and check him daddy leave your bedroom go to her room check her talk to her ẹ discuss ẹ ní rapport àti kí tún ni ok ẹ wojú wọn dáadáa yes ẹ tẹ bá láìkẹ lè fọwọ́ wo oorun wọn náà kẹ fọwọ́ wo ìpèjú ojú wọn babe just tell her she is looking good tell your husband you remain handsome as that young man tí mo mọ̀ in the 70s in the 80s in the 90s in fact in this 2000 tá a wà yìí kọ́lọ́wọ́n bá mi òkè ó má dàlẹ́ gbogbo wa rú lálẹ́ ètò ní ìwé òwe wà ńlẹ̀ 0704700-3341 ojú ọ̀nà tó dé ọ̀dọ̀ wa nìyẹn tẹ́ ẹ bá ń gbọ́ pé ojú ọwọ́ ń ló máa ń gbà ọ̀nà gangan nìyẹn màdámù nìkan ló dá ní ọ̀rọ̀ yìí wọ́n wá pè ọmọọba obìnrin adétòhún ẹ̀lẹ́ o ṣé dáadáa lè wà ètò alẹ́ àríyá mo ní bẹ́ẹ̀ ni ẹyin ni ọlọ́run ni torí tán bá ń pàwá ni àwa sì máa forí balẹ̀ fẹ́ẹ̀yàn tí mo wo ọjọ́ máa wá sọ wípé ọlọ́run ọlọ́run ni àwa kọ́ rárá àwa kọ́ ṣùgbọ́n ọlọ́run ọba ni obìnrin ló ní ọ̀rọ̀ ta lẹ́ẹ̀tò ní
nigba ta won atoko awon ti di alabi amo won ti ni omo mesa papo won wa ngbele oni fulati awon kokuro nu yara kan olohun nse o nda si won kokuro ninu yara kan ti won gbe won ni koju bi street keta ti oko awon gba yara kan to fi se bachelor ta won fi di Mr. Mrs. C koju street keta lo sibe la won rile flat yi si ton sese pari inu le bi ti won gba ni yara kan ni won ti bi omo meta won wa wo pe gba si olohun de nse awon omo na de omo ton bi mole to ti di meta se mo pe won ma ma ko ma gbon si gari si ni olohun ba si ma wa se kerin ko ye ko tu je pe nu yara kan yi na la tun wa won olohun se o oko awon de lo laarin awon eyan an wa le o ta ba ri apartment o ko ti ohun o ti ero pe boya se na ti fe ya kia kia e mo ko eyan okunrin gbogbo ohun to wa ni sale kun ko la ma mo pe owo kan wa nbi kan amo awon jeun alaafia ni ki se wi pe boya awon o di baba laso mu kawo to gba eto awon lo ba ni ah iya lagbaja to ba ti di lola ti o ba toju awon omo ton o ma lo si number bye bye bye ese la won ma fi rin debe lọwọ ilé kan nbẹ o kò tó sanwó ó ní inú òun dẹdùn òun bèrè irú ilé o tó bá débẹ wàá ṣáàrí ẹni tá à ń gbéyàwó bọ wá bá kì í garun bó bá ti débẹ ìwọ náà ló fẹ wo sọ pé ìwọ níyàwó mi sọ pé ìwọ ni mi sisi lágbájá ìyàwó nígbà tóun tọjú àwọn ọmọ tí wọn lọ síléèwé lòun bá dẹ wọṣọ òun bá gba àdúgbò náà lọ ẹ ǹlẹ́ o ẹjọ́ nọ́mbà wọn bá nọwọ́ nọ́mbà fóun ìgbà tóun ti ẹ̀ ti débẹ̀ tóun ti déta alẹ́ yẹn òun ti ráwọn kan bẹ̀ wọ́n ni ẹ lọ rí bàbá lóòótọ́ ilé kan wà àwọn bq kan wà lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ yẹn àwọn self apartment kan wà bẹ́ẹ̀ yẹn àwọn tó ń tajà ṣọ́ọ̀bù lọ júwe fún bẹ́ẹ̀ òun bá wọlé òun bá kí bàbá láńlọ́ọ̀dù wọ́n dẹ̀ ní kan lọ ṣí inú ilé náà o àwọn gba alẹ́ yẹn nígbẹ̀yìngbẹ̀yìn wọ́n ń gbé bẹ̀ ó ní ohun tó máa wá rí ni pé bàbá láńlọ́ọ̀dù ẹ mẹ́wàá ni ó máa kí òun bí ìgbà tó jẹ́ pé ó mọ òun bì kan tì àwọn dẹ̀ ń sanwó ilé tó lé ní mílíọ̀nù bí wọ́n ṣe ń kí òun lọ́mọ lòun náà ń kí wọn nítorí adé bí wọ́n bá kí òun ní tìjòyè lòun náà ń kí wọn nítọ́rùn lẹ̀kẹ̀ ṣé mo sọ pé bí síríìtì kẹta náà ti kó wá sí àdúgbò yẹn obìnrin yìí ní ṣọ́ọ̀bù lókè ibi tí wọ́n ń gbé tẹ́lẹ̀ ó ní ó lè tó bí ọ̀sẹ̀ méjì mẹ́ta bàbá kan máa kọjá níwájú ọ̀dọ̀ wọn ǹlẹ́ ọmọ mi ṣàlàáfíà ni dáadáa ni sà bó bá jẹ́ pé mọ́ọ̀tì bó bá jẹ́ kóòkì òun ó fi ṣe bàbá lálejò wọn á sì lọ oníṣàdédé lowó àwọn tán ọlọ́run ò dẹ̀ tí ì ṣe káwọn ó bímọ mímbẹ mẹ́ta náà làwọn mọ ọkọ òun bá san owó fún bàbá láńlọ́ọ̀dù bíi ọwọ́ àárọ̀ ó nígbà tó máa dìrọ̀ lẹ́jọ́ kejì bàbá má dé ṣọ́ọ̀bù òun o ọmọ mi báwo lọjà ṣàlàáfíà ni ṣé kinní kan ni jọ́ mo fẹ́ lowó kan mo fẹ́ ra nǹkan kan ládùúgbò yín àmọ́ mi ò mú ATM mi dání mi ìdẹ̀ kì í ṣe transfer ọmọ mi kan ló fẹ́ bá mi sẹ́ǹdì owó kí n lo àkáǹtì ẹ̀ ó lóun ní òkè ìsà òun bá dẹ̀ fún wọn ní àkáǹtì nọ́mbà wọn ó ní kò ju àárín ìṣẹ́jú mẹ́wàá lọ wọ́n dìde wọ́n méèkì kọ́ọ̀lù bóyá ohun tó fẹ́ rà wọ́n fẹ́ gbé wá fún wọn lọ́dọ̀ òun ni òun ò mọ ohun tó fẹ́ rà o bí ìlówó kan bá sọ̀kalẹ̀ sàkáǹtì òun ó lé ní mílíọ̀nù àbá òrà lẹ̀ ń ta wa ni àbí kí ni wọ́n fẹ́ fowó eléyìí ṣe tó tó báyìí tí ó fi jẹ́ pọ́ wọ́n ọ̀dẹ lọ́sán sí báǹkì ẹni tó fẹ́ gbowó bàbá ní ọ̀dà kóun mú owó yẹn dání òun padà wá bá òun tó bá dijọ́ kejì ó lóun ò lè sùn nígbà tóun délé owó tóun fi ń ṣòwò wò òun pé wá ni tówó bàbá oníbàbá owó lówó sọ̀nà ọlọ́mà jẹ́ kóun rí àkóbá o ìgbà tó dijọ́ kejì bàbá wá sí ṣọ́ọ̀bù òun owó tó bẹ lọ́wọ́ ẹ̀yẹn mo fẹ́ jẹ́ kó o fi kún owó ọjà àṣẹyìnwó àṣẹyìnbọ̀ bàbá ṣàkúkú sọhun tibi tí wọ́n lọ pé àwọn fẹ́ jẹ́ kí ọ̀rẹ́ wà láàrin òun àwọn kámárì ni paul wí ó ní bóun ṣe ń dé lẹ́jọ́ kejì òun ṣáájú ọkọ òun délé bẹ́ẹ̀ lára òun gbọ̀n jònìjònì òun ti sáré dáná gbogbo nǹkan làwọn ti ṣe òun ti ní káwọn ọmọ lọ sùn baálé báyìí báyìí báyìí ni o àfárá ìgbé bí o àfi ká kó kúrò níbi àkóso ibi àwáyé o
boja ya la kan wa ti alaafia nbe nbe laarin emi ati e je a ma pada lo bi olorun se eyin inu ile won ipe sile o kini kini loko hun so pe kini tele won a de ni ma sanwo ile mo eh oni ara ohun bu maso ohun so ohun o le sun ohun bi oko ohun loro nigba bi me edogun esikan sososo na lo mu wa

0: tàbí ìgbà tó mú bá ọ̀tá gbé kí ni kò mú ó ṣe ọ̀rọ̀ nìyẹn 0704700-3341 ẹ má gbàgbé pé wọ́n ti ṣàbíamọ́ mẹ́ta ẹ má gbàgbé pé wọn kìí ṣolóṣì because fingers are not equal àmọ́ according to ọ̀rọ̀ madam yìí ó ní stage táwọn wà kìí ṣe wájú àwọn ò sí lẹ́yìn kódà àwọn ò súnmọ́ sọ́wọ́ ẹ̀yìn torí ngbà táwọn ń gbalẹ̀ làwọn tún ralẹ̀ táwọn fẹ́ máa ṣe tọ̀dọ̀ àwọn. Hello.
1: Hello.
0: Ekalisa.
1: Ekalisa.
0: Yes, I'll call you Peter Simpiwa. Amisa. Oruko yin sir.
1: Gauda ni ati egbeda.
0: Lati egbeda o ya sir.
1: Nkomisi ni ma ro pe
0: o ti. Okay sir. Ki obirin yen se abi? Pe ki e fe gba obirin yen ni amoran bayi abi? Okay sir.
1: Oni ekini to ra phone to da o fi report e oro to nka oko e so.
0: Okay.
1: Ko record ibi ti oko e ti n so pe
0: o lo se go ahead.
1: Oro owo yen.
0: Mhm.
1: Lẹ́yìn náà.
0: Yes sir.
1: Ìyẹn kejì o ìdí tẹ́kìtì. Ó kọ ìwé tó máa dàbí
0: agreement. Okay. Láàrin òun àtọkọ ẹ̀.
1: Bàbá olówó.
0: Okay. Landlord.
1: Lóòótọ́ òun lòun send the owó yẹn sí account yẹn.
0: Hmm.
1: Okay. Ó dẹ̀ fowó rẹ̀ kọ sínú.
0: Ìwé.
1: Agreement yẹn ìdí tó ń fi send the owó náà.
0: Okay. Kò declare reason ẹ.
1: Ẹbẹ̀ ni. Tó bá ti ṣe nǹkan méjì yẹn.
0: Yes sir.
1: Then kò fi gbogbo ìkòlè wọn lọ́wọ́.
0: Okay.
1: Kò kún fàdúrà o. Kò máa fà sẹ́yìn ní àdúrà.
0: Nínú àdúrà
1: kò lọ́dọ̀ kò.
0: Kò kọ́ ọmọ náà.
1: Ìgbésẹ̀ kẹta ló máa jẹ́ àṣeyọjú gbogbo ọ̀rọ̀ náà.
0: Ẹ ṣe púpọ̀
1: owó
0: àmì ọ̀gbẹ́ni dáúdà ẹ ṣe púpọ̀ òwe wà nílẹ̀ tẹ bá fẹ́ mú. Mo ní òwe wà nílẹ̀ tó bá jẹ́ pé ẹ fẹ́ mú òwe kẹ ẹ bá wa parí ẹ̀.
1: Ok orúkọ owó ni.
0: Mo máa fún yín ní òwe mú nọ́mbà ní ẹ̀yìn kan mú nọ́mbà.
1: Láàrin nọ́mbà wo àti
0: wo. Bẹ́ẹ̀ni nọ́mbà 1-10.
1: Ẹ̀mí tẹ́ni.
0: Òkìkí àwọn ẹ̀gà.
1: Òkìkí ẹ̀gà.
0: Ẹmọ ẹyẹ ẹ̀gà. Chọ́chọ́chọ́chọ́chọ́chọ́chọ́chọ́chọ́chọ́chọ́chọ́chọ́chọ́chọ́chọ́chọ́chọ́chọ́chọ́chọ́chọ́chọ́chọ́chọ́chọ́chọ́chọ́chọ́chọ́chọ́chọ́chọ́chọ́chọ́chọ́chọ́chọ́chọ́chọ́chọ́chọ́chọ́chọ́chọ́chọ́chọ́chọ́chọ́chọ́chọ́chọ́chọ́chọ́chọ́chọ́chọ́chọ́chọ́chọ́chọ́chọ́chọ́chọ́chọ́chọ́chọ́chọ́chọ́chọ́chọ́chọ́chọ́chọ́chọ́chọ́chọ́chọ́chọ́chọ́chọ́chọ́chọ́chọ́chọ́chọ́chọ́chọ́chọ́chọ́chọ́chọ́chọ́chọ́chọ́chọ

0: Hello, sir. Sallallahu alayhi wa sallam. Yes, sir.
1: Lati what you know, sir. Lati janeke.
0: Lati janeke on top. Eba ki kabiyesi ni janeke. Eba ki bada mi lari waju abu. Lari waju ikuya miku. Oloto oti loto.
1: Eba mato.
0: Yes, sir.
1: Teri ma e. Mopi ki abu keke jeni bo. Kisoro lati sir. Sori. Akwadi to. You know mo si. Okore so. Ọpọlọpọ sọ fún ma ẹ yìí pé àwọn fẹ́ ké ìdí dé. Ìdí tó tọ̀ kí àwọn dé.
0: Bẹ́ẹ̀ni.
1: Kì í fi wúkẹ́ fún sọ ẹ ló tẹ̀ ń gbọ́.
0: Àá gbọ́ yìí.
1: Ẹ kì í fi wú ma ẹ gẹ́gẹ́ lọ sọ fún pé ọkọ mi ò.
0: Àbùkù bẹ́ẹ̀ ká kúrò ń bí o. Rárá.
1: Ìjẹ́ ká kúrò ní. Ó lè ṣe kí bó yá ọ̀pọ̀ yẹn ti ń rí àpẹẹrẹ kan.
0: Lára àyàwó rẹ̀.
1: Obìnrin yẹn ti ń wú. Tí ọ̀dẹ̀ mọ bó lè sọ fún. Lọ́wọ́ adọ́gbọ́n dọ́gbọ́n. Ẹgẹ́ ó lè jẹ́ pé àbá tí wọ́n lè lọ gba ilé rẹ̀ títú àdìyẹ ó lè jọ rẹ̀ rẹ̀ ọgbẹ́jọ nẹgọsíétì rẹ̀.
0: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
1: Àmọ́ tó bá sì kí á fún ó farabalẹ̀ tó dẹ̀ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ tí ń sọ̀rọ̀ nísìnyí tó lọ sọ fún àwọn fámìlì kọ̀ọ̀kan àbọ̀rẹ̀ ọkọ̀ kan tó bá súnmọ́ àbálágbájá àbọ̀rẹ̀ ìyàwó kan náà súnmọ́ ẹgbọ́n tí babaláwa pé tó bá lọ sọ̀rọ̀ oríṣi kan. Ọ̀rẹ́ máa dàrú kọ́kà jẹ́ gẹ́gẹ́ gbá táwọn á sọ̀rọ̀ ẹ̀ ó lè wà nírí fún lójú ọjọ́ ẹgbẹ́ ìgbìmọ̀ àgbéjáde.
0: Ọ̀rẹ́
1: pláàni lọ́pọ̀ ẹ̀ pláàni tó fẹ́
0: fún wa. Irú obìnrin tóun ní. Kíyàwó yẹn ṣáà wà very careful.
1: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ oríṣiríṣi láàárọ̀ báwọn yẹn dẹ̀ ń pè wá pákíyèsí
0: táwa
1: náà kò tẹ̀lé báyìí tó wọ́n báyìí tó bẹ̀ pa á pọ́n.
0: Ọlọ́run ṣàánú wa làwa ń bẹ̀ o làwa nu gbogbo ewu inú ayé ìtorí àwọn ara wa ṣọ ṣé mú nọ́mbà òwe kan.
1: Lè fún mi ní nọmba six.
0: Nọmba six yóò dẹ̀ ṣì wà ńlẹ̀ mo jẹun yóò lálẹ́ àná lálẹ́ báyìí àti jẹun àti yó ẹ parí ẹ̀
1: òwe ni.
0: Kò wí pé kébi ó tún má pa ni
2: kébi tòní ó má pa ni
0: ẹ mọ̀ pé lálẹ́ yìí sí àti jẹun àti yó ó bá dàárọ̀ la inú á máa bèrè fún nǹkan. Kí la wí sà?
1: Mo ní àjọjọ yóò lọ lé àná kò pé ká mọ̀ lè jẹ tèmi.
0: Bẹ́ẹ̀ni òun náà ni ẹ súnmọ̀ kò pé kébi tèmi ó má pa ni. Torí pípa lè bí pa ni kì í ṣe sí kéèyàn ó kú.
1: Báṣù ẹ bá tó àwọn àjẹ náà.
0: Báṣù kò bá tó àá jẹ́ pípa lè bí pa ni bèbí báṣì ti pa ni àfẹ́nu ní nǹkan. Ẹ ṣe púpọ̀ sà. Dáì kú. Ebi ń pa mí. Ṣé hungry is killing ni? Rárá, I am hungry. Mo jẹun yóò lálẹ́ àná. Lọ́la ìṣó bá yí tí ní ó ti ó bá fún ìlú ó sì gbó bá di lọ́la ẹnu ó tún máa wá nǹkan. Bó ṣe ẹ̀jẹ̀ ká ní à ògì gbóná ògì gbóná ẹ̀kọ́ gbóná ẹjẹ́ àfi yọ gẹ̀rẹ̀gẹ̀ sílẹ̀. Alájí síkírú àyìnlé barista reality we are saying reality lálẹ́ tòní. Madam, mo rò pé wà ń bí pẹ̀lú wa. 97% torí wọ́n fọwọ́ kan dá àwọn ọmọ náà lóhùn. Hello.
3: Ẹ
0: kalẹ́ sà. Ẹ kúrò di ẹ̀rọ rédíò yín. Ẹ kúrò di ẹ̀rọ rédíò yín ẹ̀gbẹ́ni ọlá. À ń dúró kẹ́ ẹ kúrò di ẹ̀rọ rédíò yín tàbí kẹ́ ẹ pa.
3: Mo ti
0: yọ ọ̀pẹ.
3: Ṣé ń gbọ́ mi bàbá?
0: Bẹ́ẹ̀ni.
3: Àwọn ọmọ ẹgbẹ́ fún àwọn ẹni pé àwọn àdájọ́ bọ́ sọ̀rọ̀ láti kọ́
0: yìí.
3: Ṣé ń gbọ́ mọ̀?
0: Bẹ́ẹ̀ni ẹ máa bọ́rọ̀ yín nìṣó.
3: Àwọn tí wọ́n ti ṣe àwọn ọ̀rẹ́ yẹn
0: lọ́wọ́ sọ̀rọ̀
3: yẹn kí wọ́n máa ṣe. Kí wọ́n fi fámìlì ẹ̀ ẹ̀dẹ̀ ti fámìlì ìyàwó.
0: Náà. Ok.
3: Ok.
0: ogun e si gbianju ke pe wa pada tori pe line yen se lo kon se ku okuro e le pe wa pada e se sir.

tẹni tó ń jẹ́ máa jẹ́ oníhun tó ń ṣe fara bẹ́ẹ̀ ni ẹgbọ́n ẹ̀ lè ṣe ẹ̀yìn ò lè ṣe ẹ̀ lè ṣe sà never say never mo ti sọ lẹ́ẹ̀kan mo náwọn ọṣẹ kan wà iṣẹ àárọ ni àwọn ọṣẹ kan wà iṣẹ ọsán ni àwọn ọṣẹ kan wà iṣẹ alẹ ni wọn ń pè wọn ṣàṣà lọkùnrin tó lè jẹ ìgbìn olóru ṣàṣà dá ẹlóbìnrin ọlọ́mọ̀jẹ ọkọ ẹlòmí ìpàrọ̀ mi nobody can replace me no I remain myself and I dey humble myself for my mọ́mí ọ̀rọ̀ tí mo sọ ṣáájú nìyẹn o àbúrò ẹni tó purọ́ ló ní ẹlẹ́rìí òun wà níbi tó jìnnà kan àní ẹjẹ́ á máa yẹra wa wò àwọn exercise kan wà tá a gbọ́dọ̀ jọ máa ṣe èmi ẹ̀ẹ́mejì ẹ̀yin náà àti mọ́mí àwọn exercise kan wà tá a gbọ́dọ̀ jọ máa ṣe láàrin ara wa débi pẹ́ nìkan ò ní lórí láyà kó wá máa sọ trash you can go ahead ṣé ká lè máa gbélé lọ́fẹ̀ẹ́ what meaning what kí nìyẹn túmọ̀ sí kí ló jọ so ẹ jẹ́ ká finú wínú ká jọ ríra wa dáadáa ní jẹ́wọ́ lọ́dọ̀ ọkọ̀ wa ò sì ní jẹ́wọ́ lọ́dọ̀ àwa náà sìnkólà sọ ń pa ẹ fata sí iṣẹ́ gbọ́ ok everybody máa bísí bàbá ti wọ tráfíìkì lọ́la báyìí wọ́n á tún dìgbò pé ẹ ṣáṣẹ ẹ̀yẹ lẹ́ni sunday la ṣe wà ọjọ́ ìsinmi lọ́lọ́run fi ṣe fún gbogbo wa ẹ̀yà mọ́mí ẹ̀wọ̀ dádì ẹ̀yìn náà ẹ̀wọ̀ mọ́mí ó yà afára 0704700 3341 Abbas Akande Alashakasha Alhaji Abbas Akande Oko Tolani.